0: Jésù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kígbe pé mo dúpẹ́ tèmi ọlọ́run kì í kọ àdúrà ọpẹ́ ó gbogbo àwa tá à ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún àwẹ̀ wá di nọmba 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ̀ sókè mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè ẹ jẹ́ ń gbàdúrà kejì fún yèmí màá gbà àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì mọ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ìwọlẹ̀ lẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òfin ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí a pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúrà ń bí ó lóun ó gbọ́ láti ọ̀run ó lóun ó gbọ́ àdúrà wa ó lóun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jìwà ó lóun ó sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá a máa bẹ̀rù ẹ ó ṣe torí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúrà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ní 5 àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún àánú gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí n tó bá mú ọ ka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lòun sì rántí àánú lórí ìwọ àtọmọ kí lè ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sí ọ́ láàánú kó sí ọ́ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi wọ náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi òun la láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbò mí sà ó ní ẹran mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan bẹ tí ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìn our God is a God of miracle he has done it so many things before he can do it again and again and I believe o lè ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí mo ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé tá a ṣe ní Jesus City ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kinní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaken by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mọ́ mi sì 77 tọ̀tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ Friday sì ni bẹ́ẹ̀mí sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó o bá ti dé ìbàdàn tí ń lọ sí ìkirè ẹlẹ́fẹ̀ẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ni Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ Wednesday ẹnìkan níbi báwo aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́rin and torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ Sunday mi iraye gbo wole won mo loni oloni ma gbo wole won eni kan ni pastor se be ti fun won ni nte mu bo yin ti fun won o di jo friday yin ti fun won o di friday o gege bi won olohun o na mo fi so pe nkan meta ni now ni bo lo tin gun mi wa feti wa foju e iwo gan ni mo ba wi wa gba iyanu to gba ri iyanu kan be ti won pe ni healing and deliverance miracle ise iyanu iwosan ara ti o sele friday niyan ati itusile is going to be deliverance galore ni agbara eni to ni aye atun enikan ni so ti se ri ni lai moye ninu we second king chapter 5 verse 14 ibi lati ri namani adete bibeli ni namani ti o tira re bo inu odo woli lo so fun oni lo we ninu odo jordan ni igba meje o si lo we igba ti o jade ni igba keje bibeli ni ara re si mo o dabi ara omo titun ete parele kan na aje nso n to ba sele ri le tun sele pada mo nawo mi jade gbogbo aisan ti o je o se n to wu o se aisan ti o jaye ri o sare aisan ti o je o je n to wu o aisan ti o je o dide gege bi woli bi ba yo to foke ni igba marun tabi to kan se nkan kan sa se nkan kan ni e ma mo so le kan na loruko jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus nkan keji ti baba mi ologun ajobo lo won se nigba ta ba de Jesus city even lata aro yi lo deliverance and healing miracle o ti seri oni aran leti ki se beyan nikan lo ti se o ninu we second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 ari omo to ti ku bibeli so wi pe ori fifo lo pa but woli mo mo de be woli si na le omo kunrin yen o do bale ni mole loju ese won lo sin wa ni igba meje o fa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi wo gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo na wo soke la toni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dandan ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo ku iku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon omo re e wa gbo physically niyan eyin kan be to je pe n to ku oju keyin o ku lo ise ti ku lo re igbe yawo ti ku idokowo re your financial life has already is zero he has died o ti ku mo kede gege bi woli agbara ti so nkan ji laarin odun o ni laarin odun ma so ise meji bayi lo luwa wi gbogbo to ku oya soji soji soji soji e soji pada a jo gba we laaro ini oni lawe wa pe number 5 bi ojo kan ba nbe to daju teyan le gba we iru oni bayi iru ojo bayi enikan ni iru oni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu tabo re anu iru oni bayi today is 5 eyin wo le ti san ore majemu yin o mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni soro re majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe san ore majemu tabo ni ore anu 1966 36 38 73 1966 36 38 73 Access Bank niyan Comfort Life Mission International ni o gbe jade bi e ba lo yen e lo eleyi 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International niyan no gbe jade but First Bank niyan olufe ogede ti won fi ndindodo yen eyo kokan pelu eyin meji la fi break ma bo sori Facebook ni isin ta se ku lana ni ago mefa abo ngba ti o ba fi di ago meje abo mo ti pari ago mejo ni service o bere ni wema lati wo rode wo moto gbagi ele fe sokale ni wema e bere church olorun ojiji níbi garage yẹn. Now, bó bá wá di ọjọ́ Friday, ibẹ̀ ni a ti pé síbásíbá ní 7-7. Ìpàdé ẹ̀ kan péré lóṣù ọjọ́ kan náà sì ni. Nta bá fi lè bẹ̀rẹ̀ lágo mẹ́jọ, ìgbà tí ó bá fi di ago méjì ọ̀sán, yóò ti mọ wálé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mọ́ gbàgbé ẹ̀. Nǹkan mẹ́ta ni ẹ̀mí Olúwa ní kí n fún yín ní 7-7 tọ̀tẹ̀ yìí. And gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ búkú hostel tẹ́ lè dé sí, ẹ wo nọ́mbà yìí. 070-89-38-20-89. Ẹnikan ni ẹ tún pé 070-070-89-38-20-89. Ẹ lè pé nọ́mbà yẹn pé mercy sórí ẹ̀. And lágbára ẹni tó láyé àtọ̀run, àwọn èèyàn ti ń búkú ẹ̀. Bí ọba fẹ́ débẹ̀ látọ̀ ní lọ, bí ọba fẹ́ débẹ̀ lọ́la, ẹ jẹ́ mẹ́nu kú òmí bẹ̀ yẹn. Ẹ jẹ́ ṣe báyìí kí n tó pé, mo fẹ́ pé àwọn ènìyàn wọlé. Ẹgbọ́n tí Bíbélì sọ nínú ìwé Mark chapter 5 verse 25 to 34. Mark chapter 5 verse 25 to 34. Ibi láti rí obìnrin onísun ẹ̀jẹ̀, ẹ mọ́ gbàgbé o, ara àwọn nǹkan tó lọ́nà wọn dẹ̀ wò ni healing and deliverance miracle tí ó ṣẹlẹ̀ lónìí lọ́jọ́ Friday. Ẹnìkan ni onísun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ni obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá ló fi ṣe. Bọ̀ ní kété tó pàdé Jésù oníṣẹ́ ìyanu, ó lọ ìsun ẹ̀jẹ̀ parẹ́ ìyípadà ńlá sì débá. Ẹ̀yin àyàn fẹ́ wo nǹkan, ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ yín.
1: Orúkọ mi ni Mrs. Ọ̀jẹ́tọ́lá Bukola.
0: Nice.
1: Mo ti wá síbi tẹ́lẹ̀ tí mo wá jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ọmọ mi yìí. Ó wà into drug, as in, ó wà drug addicted.
0: Àwọn tí máa ń mu nǹkan.
1: Ì máa ń mu ìmukúmu. Yes. Mo lè sọ gbaya o, gbangba ń sìn torí pé Ọlọ́run ti ṣe yanu.
0: Tosh.
1: Nígbà yẹn, mi ò rílì lè sọ torí ojú ń tì mí pé ọmọ mi.
0: A ti gbọ́.
1: Torí ó yẹ kó ti parí Adeleke University ló wà. Ó ti yẹ kó parí láti 2023. Kí drug tó wá mú yẹn, ó mú òun náà mórúkọ àwọn tí mo. Ó ṣàmú.
0: Nígbà àwọn ìwòlẹ́ máa mu. Ẹ bá ń dápẹ́.
2: Kolos.
0: Mu Kolos.
2: Ice. Gbogbo sìgá, everything
0: jẹ́ di. Gbogbo nǹkan mímu.
2: FIFA.
0: Ajé ń pàṣẹ ẹ̀yin náà lọ́mọ, èyí tẹ́ lọ́mọ tí mu nǹkan. Kí ẹ̀jẹ̀ Jésù kọ́ gbà jáde lálẹ́. Torí time, yes.
1: So ní March, ta ṣe Suya Night.
0: Suya Night.
1: Yes.
0: Amen. Ta lọ́mọjọ́ ta mọ́ ṣe Suya Night? Every last day, gbogbo ọjọ́ tó bá ti kẹ́yìn oṣù, nbo la ti máa ṣe.
3: Online.
0: Ilé ni orí Facebook, kò sẹ́yìn tí máa ń wá church, and 7-7 tọ̀tẹ̀ ọ yàtọ̀. And mo sọ nǹkan kan ní ọjọ́ Sunday, in tí mo mú bọ̀ láti Canada. Ẹnìkan ní sẹ́yìn mú nǹkan bọ̀, gbogbo yín mo fẹ́ fún. Amen. Ètò wá jẹ́ pápá ń bá rí bẹ̀. In tí ì bá jẹ. Ọbásà ti délé rẹ. Nice. Ní ọjọ́ Friday, ẹnìkan ní sẹ́yìn mú nǹkan bọ̀ ni ló fi pé nǹkan mẹ́ta tí ẹ̀mí Olúwa ní kí n fún yín. Ní Jesus City. Anointing oil lọ́fẹ́lì omi 7-7 àti kiní yẹn. Ẹnìkan ní kí a tó bá rí kọ́ jẹ́ ìwò nílò kọ́ ọmọ. Nígbà tí n bá fi lé ọ lọ́wọ́, inú ilé rẹ ló fi sí. Ọ padà lò náà, ó lè jẹ́ lọ́jọ́ yẹn, ó sì lè jẹ́ lọ́jọ́ kejì. But kiní kan ṣẹlẹ̀. Títí tó fi ayé lẹ̀, ó tún ní mọ ibi mọ́. Ohun Ọlọ́run nìyẹn, n tó sọ fún mi nìyẹn. Now, bá a ṣe ń gbọ́ testimony yẹn, mo tó ní kí n sọ ni Friday nìyẹn. Ẹ múra bọ̀ láàárọ̀ yìí. Ọ̀tọ̀ ni ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ oṣù oúnjẹ la wà yìí.
1: So ní alẹ́ ọjọ́ yẹn bá ṣe ń ṣe prayer yẹn lọ.
0: Ok.
1: Ẹ wá sọ wípé ẹnìkan wà ń bí o, àmì padà wá ló wà lára ẹ̀.
0: Nice.
1: Wípé kó gbàdúrà, ó ṣe bẹ̀rẹ̀ sí ní máa gbàdúrà tẹ́yìn ilé ẹ̀ báyìí, ó kàn ń nalẹ̀ ni.
0: Látòrí Facebook náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Sọ gbọ́, anointing is not limited by distance.
1: Ṣé bó ṣe nalẹ̀ báyìí? In fact, tó bá jẹ́ inú ṣọ́ọ̀ṣì ni, tàbí tó yẹ pé pásítọ̀ kan ló gbé ọwọ́ lé, máa sìn títí láì ni. Torójú mi ti rí gan. mo ti náwó kó tó di pé mo wá church. Mo ti náwó, mo ti rìnrìn àárẹ̀ gan-an. But I thank God. Ẹ jọ ẹ má bínú, ẹni má kọrin, bẹ ẹ jọ. Ẹ kàn jẹ́ kí n sọ pé mo ti mọ̀nà yẹ yìí náà. Rárá kò yí padà, Jésù lọ́nà iye náà. Mo lọ sílé ogo.
0: Màmá yẹn ni ènìyàn ìbá ṣerú ẹ̀ fún mi, ìbá sọ́dọ̀ Ọlọ́run kéńkèlé. Wọ́n ní tó bá ṣe pé pásítọ̀ kan ni, olóye mọ́ sọ, wọ́n wà pásítọ̀ wà mọ́, kò sí tí pásítọ̀ lè ṣe. Bọ́lọ́ ń bá lò mí, ó fi mí ṣe sábàbí ni. Kàn bá Ọlọ́run dúró ni, inú Jésù nìkan ni ìsinmi wà. Ẹlẹ́sìn ni mí tẹ́lẹ̀ kí n tó pàdé Jésù. Bí ó gbébọn sí mi lọ́rùn báyìí, màá mọ sọ́dọ̀ la. Jésù nìkan ni ọ̀nà iye. Gbà ní kíkú, gbà ní yíyè. Sáà, gba Jésù yìí. Ṣé débi ìrìbọ mi? Kò sí tí ò lè atóni gbà ni. Ó ní a kàn ń gbàdúrà lọ ní àṣẹ kan. Kó tó di ọjọ́ Friday, fóònù tuntun rẹ̀ jáde. Ẹ kígbe mo fẹ́ mọ wo wòlíì mi. Yes, ma'am.
1: So bó ṣe ṣubú lulẹ̀ báyìí, bó ṣe bẹ̀rẹ̀ sí ni máa confess. Confession yẹn wá ju pé àkàn wò pé ó ń mu drug lọ. Ó jù lọ gan. Because mo ti kó gbogbo òmukúmu yẹn pọ̀ sí ojú kan bẹ́ẹ̀. Ó wá sọ pé a ṣe bí mo ti ní kó lọ́para rẹ, kí ló dé tó dúró dọjú èní. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan. Ẹ̀mí yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde. Kí ló dé? Ṣé bí mo ti ní kó yáwèrè? Ìyá rẹ̀ yìí náà ni. Kíní kan yìí náà ni. Ó yá jáde. Ẹ̀wọ̀ ó pọ̀ gan. Ó pọ̀ gan. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Mo ní sẹ́ mọ tẹ́ ẹ̀ ń sọ ń gbà yẹn.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Àwọn èèyàn wà ń bí tajọ torí àjọ dúró bíi fámìlì ni àwọn èèyàn tó lè testify sí wọ́n wà ń bí kí má fagùn. Látijọ́ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe nọ́mà. Torí ta bá wá church tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni á sájáde nínú church ni. Ta bá lọ sí Jesus City Big Mommy wá wà ń bí báyìí. Wọ́n bá mu lọ sí church báyìí pé ẹ ṣáàjì òdúró sẹ́gbẹ̀ẹ́ yín bóyá kò fẹ́ rí èmi á lọ wọn lójú aṣáwalé ni. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run ṣetán tí èmi náà dúpẹ́ pé mo bọ́ lọ́run dúró torí èmi náà ti ṣèrìbọ mi. Òun náà ti ṣe.
0: Ẹ ti ṣèrìbọ mi.
1: Bẹ́ẹ̀ ni gbogbo wa ti ṣe.
0: Muslim
1: ni wá tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti di Christian.
0: Ìgbésẹ̀ ṣe pé ẹ ti gba.
1: Jésù lolúwa.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Anáwó ẹ méjèèjì kí n pàṣẹ. Kí Jésù kọ fọ́nà hàn ọ́. Màmá, ṣé ọmọ yín ti wà ń dúró nínú church?
1: Kódà ó ti lọ pé òun fẹ́ join media.
0: Báyìí.
1: Bẹ́ẹ̀ ni.
0: Bó wá lọ́rọ̀ school?
1: Ọlọ́run ṣeun, ọmọ mi ṣe graduation last week.